kí gbogbo ẹ̀yin èèyàn wáyé pé ẹ kú etí lẹ́kọ̀ọ́ ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ́ wa ń bí ìkéde tó wà lọ́dọ̀ mí kan ó jẹ́ ìkéde èyí tí ó wá láti ọ̀dọ̀ saint aurélie tó jẹ́ pé lójoojúmọ́ ayé yìí kò sí ohun méjì tí wọ́n ń rò bí kò ṣe pé nǹkan tí yóò jẹ́ nǹkan tí ẹ rí fi ti àwọn pílà yín oúnjẹ tẹ̀ ń jẹ lẹ́yìn tí ò dára wọ́n wá gbé nǹkan kan jáde ní sìntán pè ní le vieux château pierre vieux château pierre tí à ń ṣe lálàyé nǹkan ó jẹ́ ọtí wáìnì tó dára tó jẹ́ pé ti bordeaux ló jẹ́ ní ọdún 2019 ni wọ́n ti bẹ̀rẹ̀ sinima tà á tó jẹ́ pé ogún àpòtà mọ̀ sí 20,000 ni wọ́n fi ń ta parí rẹ̀ tó sì jẹ́ pé mẹ́fà ni ó wà nínú rẹ̀ ẹ wá gbọ́ o àwọn wáìnì tá a sọ yìí èyí tán kó wá kò pọ̀ rárá gbogbo ẹyin tẹ bá mọ̀ pé fẹ́ rà á ní saint aurélie lẹ ti rà á níbi tó jẹ́ pé wọ́n wà ní tọ̀gbìn plage ní kété tí ẹ bá fi club de roi sílẹ̀ tẹ́yìn bá ní nǹkan kan tẹ fẹ́ bèrè lọ́wọ́ wọn àbí ẹ fẹ́ gba àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ pé kò pọ̀ rárá ẹ tètè tọwọ́ bọnú ẹ̀rọ alágbèrín yìí 01 53 02 77 36 lẹ́ẹ̀kan sí 01 53 02 77 36 lẹ́tẹ̀kùn sí fún gbogbo nǹkan tẹ bá ní láti bá wọn sọ nípa àwọn ọtí tuntun tí wọ́n gbéde tán ní orúkọ rẹ̀ máa ń jẹ́ èyí tá a pè ní ọtí wáìnì tuntun tí wọ́n gbéde tó jẹ́ pé wọ́n ṣe véritable bordeaux wáìnì tuntun ni tó dára láti fi ti oúnjẹ yín lẹ́yìn nítorí pé lọ́jọ́ ayé gbogbo ìgbà ìrònú ti cavorelli ni pé kí nìkan táwọn ṣe táwọn èèyàn ọ̀hún tó máa mu tó fi ti oúnjẹ tán bá jẹ lẹ́yìn tó fi ṣe wọn lálàáfíà tó fi ṣàǹfààní fún wọn kí gbogbo yín ká dìde báyìí láti lọ sí saint aurélie tí wọ́n wà ní tọ̀gbìn plage ni wọ́n wà ní kété tẹ́ ẹ bá fi carrefour ti club de roi sílẹ̀ ẹ pè wọ́n lórí 01 53 02 77 36 lẹ́tẹ̀kùn sí tẹ bá fẹ́ kán bá yín fi kalẹ̀ nítorí àwọn nǹkan tó ń gbé wá yín kan kò pọ̀ rárá ǹjẹ́ gbogbo apátápátá ẹ dìde kẹ lọ síbẹ̀ kẹ lọ ra àwọn wáìnì yìí láti rí pé gbogbo ìgbàkígbà tẹ bá wà ẹ mọ̀ dunnú ẹ sì máa yọ̀ fún gbogbo àkókò tí ẹ bá wà àwọn ìkéde tó wà ń bínú kò ní jù báyìí lọ nídìí ẹ̀rọ ọlọ́run gímẹ̀dá ló wà ń bẹ̀ èmi fatan masiat láìpẹ́ láì jìnà ńkọ àwọn àfáà mi wọ́n máa wá bí ètò tòní ńkọ àmàgbélárugẹ.